0: o yàtọ̀ sáwọn ọlọ́run amúnisìn ọmọ ló pè wá ọmọ ló fi wá ṣe a kì í ṣerú òun wọ gangan ló sọ wádọ wọn ni o bẹ sí ọlá sọ owó pé
1: ayé láyé nínú ayé
0: láyé
1: ni o sì ọ́ sọ̀rọ̀
0: ni o sì ọ́.